0: káàkiri àgbáyé eléyìí tí ìwọ ọlọ́run gbé kalẹ̀ fún ìjọ àpọ́sẹ̀lì ti kristi o tún kà wá níwájú rẹ lọ́dún yìí àwọn aláṣẹ wa wà láyé wọ́n wà láàyè ẹnikẹ́ni ò sọnù láàrin wa a gbé ọjà ní gbogbo ọ̀nà gbogbo àwọn ìgbìmọ̀ supreme council wọ́n wà lálàáfíà òòjì awọ ẹnikẹ́ni tì láàrin wa gbogbo àwọn ikọ̀ àtìríjú ọlọ́run gbogbo àlùfáà gbogbo wòlíì gbogbo ajé ìrere ọlọ́run tó dáàbò rẹ̀ bò wá ó máa ṣe é o àdúpẹ́ lórí àwọn ìjọ rẹ ó jẹ́ kíjọ ọlọ́run ó túká mọ́ wa lọ́wọ́ ó di ìjọ rẹ mú ọba àwọn ọba ọlọ́run gba ọpẹ́ wa jésù gba ìyìn wa fún àjọ ńlá tọdún yìí torí pé ó fara pẹ̀ lọ́wọ́ agbára ńlá torí pé ó rìn pẹ̀ lọ́wọ́ ìyanu ńlá torí pé ó fi sí àmì àti sí agbára ìdè yóò jà ogun yóò fẹ́ gbogbo ẹni tó bá ìbànújẹ́ wọ́n bí yóò báyọ̀ padà lọ́lẹ̀ ẹ̀mí mímọ́ ọmọ ṣe o ọlọ́run gba ọpẹ́ wa ìyanu tí a ti bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ àti gbọ́ pé ẹnìkan tún bímọ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ọba ń gẹ́rí àti ènìyàn ṣe o ọlọ́run gba ọpẹ́ wa ọlọ́run gba ìyìn wa ògo ni fún orúkọ rẹ gbogbo ọpẹ́ tá a mú wá olùwàjẹ́ ṣèfẹ́wọ́gbà láti ibi gbogbo tí àwọn èèyàn ti wá láti òkè òkun láti orílẹ̀-èdè gbogbo ìwọ ọlọ́run tó mú adéyìn láyọ̀ a gbàgbọ́ pé nígbà tẹ́nì kọ̀ọ̀kan máa padà ó jẹ́ padà pẹ̀lú ayọ̀ ńlá ẹ̀mí mímọ́ ṣe gba ọpẹ́ wa gba ìyìn wa gba ọpẹ́ wa gba ìyìn wa ògo ni fún orúkọ rẹ ògo ni fún orúkọ rẹ gbogbo ọpẹ́ tí a mú wá jẹ́ ṣètẹ́wọ́gbà jẹ́ ṣètẹ́wọ́gbà jẹ́ ṣètẹ́wọ́gbà bí a ti fọyọ̀ sí àjọ ńlá tọdún yìí ayọ̀ láà fi ṣètẹ̀ mí bí jésù bá ti dé kó tó dirú àkókò ìlọ́dún tó pọ̀ lórúkọ jésù a ó jọ bá jésù jọba a ó máa yìnyàn a ó sì máa dúpẹ́ ní orúkọ jésù kristi olúwa wa àmì àmì àmì lórúkọ jésù.
1: Orúkọ Jésù wá díẹ̀ sí orúkọ Jésù yìí sókè díẹ̀ sí orúkọ Jésù oníláìsí ẹsẹ̀ ìgbìyà kò sí gbogbo ẹsẹ̀ wa olúwa dáríjì wa àníyàn olùkọ olúwa dáríjì wa olúwa dáríjì wa olúwa dáríjì wa ẹsẹ̀ tí a jogún torí àpùsù pé kí olúwa máa mú ìdájọ́ ìwá lórí oṣù kan lórí àwọn ọmọ gbogbo ẹsẹ̀ tí ẹ̀mí àti ọmọdé tá a jogún tá a rùn kiri lórúkọ jésù àánú pààrà náà àníyàn kúrú àánú pààrà àánú pààrà ó ní ẹni máa bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣòro gbogbo ẹsẹ̀ pápádá olúwa dáríjì mọ́rẹ̀ olúwa dáríjì dáríjì dáríjì a bèrè fún àánú olúwa járí àánú gbà olúwa járí àánú gbà olúwa járí àánú gbà ọlọ́run tó fi ra ẹsẹ̀ orúkọ ẹ̀ṣẹ̀ láti yí àṣẹ.

0: padà níbẹ̀ kọ́.
1: These are the things we need to ask ourselves.
0: Àwọn nǹkan tí a ní láti béèrè lọ́wọ́ ara wa nìyí.
1: Before we start started to be re-overhauling our church.
0: Ká tó lè sọ pé à ń ṣe àtúnyẹ̀wò ìjọba.
1: Are we protecting method because they are effective or simply because they are familiar?
0: Ṣé àwọn ètò wa tí a ń lò tá à ń dáàbò bò gba àfẹ́ yí padà ṣé torí pé wọ́n ní ipá rere ni àbí torí pé ó ti mọ́ wa lára?
1: Tradition has a value.
0: A rí pé àṣà ó ní àǹfààní tirẹ̀.
1: But tradition should not become a prison that prevents legitimate improvement.
0: Ṣùgbọ́n àṣà gbọ́dọ̀ di ilé túbú tí ò jẹ́ ká aráàyè ní ìtẹ̀síwájú.
1: Church overhauling should include and start from leadership.
0: Àtàbá fẹ́
1: ṣe healthy e be the healthy leadership.
0: Ìjọ tí ó bá ní okun tí ó wà ó gbọ́dọ̀
1: bẹ̀rẹ̀ pẹ̀lú.
0: Tí a bá jẹ́ olùṣọ́àgùtàn abẹ́ náà ni ìjọ yóò jẹ́.
1: And you can sick in different manners.
0: Onírúurú ọ̀nà ni àìsàn yìí
1: ti àṣọ. Spiritually you may be sick.
0: O lè yá nípa ti ẹ̀mí.
1: No more life for prayers.
0: Tó yẹ pé kò sí àyè fún
1: àgbéyẹ̀wò. No more time to study the word.
0: Kò sí àyè fún àgbéyẹ̀wò ọ̀rọ̀
1: lọ́wọ́. You don't have time to meditate.
0: Kò sí àkókò
1: ìṣàrò. All you have is time for meetings.
0: Àwọn gbogbo tó náà pẹ́ ẹ̀yin alàgbà yóò anípàdé o.
1: That's all what you have time for.
0: Gbogbo ẹnta tó lákòókò fún nìyẹn.
1: You are a sick pastor.
0: Tó bá jẹ́ ru ẹni bẹ́ẹ̀ o jẹ́ olùṣọ́àgùtàn tó ṣáà sọ.
1: You may be a sick pastor.
0: Bákan náà nípa ti àgọ́ ara sí afojúrí ìyẹn lè jẹ́ aláìsàn.
1: A little thing like this you grow angry like a madman.
0: Ní nǹkan kékeré o ti da gbogbo ẹ̀rú o ti pọ́ gbogbo nǹkan.
1: You are sick.
0: O jẹ́ aláìsàn.
1: Morally you must be healthy.
0: Pati ìwà pẹ̀lú ìwọ gbọ́dọ̀ jẹ́ ẹni ìlera.
1: You must not be a minister anything under skirt. You want to know what is there.
0: Ìwọ kò lè gbọ́dọ̀ jẹ́ olùṣọ́àgùtàn pé gbogbo tí ó bá ti rọṣọ mọ́ di àtẹ̀yìn àtẹ́rọ́kọ àti igi. Mo fẹ́ wo tó wà lábẹ́
1: aṣọ náà. If you are not morally okay, you are sick.
0: Tí o bá jẹ́ ẹni tó jẹ́ pé nípa ìwọ ọmọ ènìyàn tí o ṣe dáadáa aláìsàn ni ọ́.
1: Every one of us, every pastor, na human being.
0: Gbogbo olùṣọ́àgùtàn èèyàn náà ni.
1: If you see a beautiful woman, your eye is not blind not to know that this is a beautiful woman.
0: Tó bá rí ara ẹwọ̀n obìnrin àtàrúgbó tó kà síkè, ó gbọ́dọ̀ mọ̀ pé ìyá ìdílé yín dáadáa, ó dáa bẹ́ẹ̀.
1: If you see the front yard and back yard, you know what is there.
0: Tó bá rí àwọn ohun tí Ọlọ́run gbé sáyé àwọn méjì àti tẹ̀yìn, ó mọ tó wà bẹ́ẹ̀.
1: It is you that will control your eyes.
0: Ìwọ ló wà sọ fún ojú rẹ pé ó ti rí ṣùgbọ́n wọ́n kàn kú mẹ́.
1: It is you that will discipline your eyes.
0: Ìwọ ló wà ṣàkóso ó mú ojú rẹ sí ìpènijà.
1: And you behave like a Job. He said, I speak to my eyes not to look unto the moon.
0: Ó wà sọ̀rọ̀.

0: of Christi. Bi iṣẹ́ ìránṣẹ́ mi ṣe tóbi tó yìí, ẹjẹ́ mọ̀ pé ó sì jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ ìjọ ìsinmi síbẹ̀. Tá a bá dé ọ̀run, ìpín iṣẹ́ ìránṣẹ́ mi, a ó fún ní tirẹ̀ níbẹ̀.
1: Let us review some programs we are running in our church.
0: Ẹ jẹ́ ká wo àwọn ètò tí a ṣe ní ìjọba.
1: Is it productive?
0: Ṣé ó mú èrè wá?
1: Is it continue to be effective?
0: Ṣé ó ní ipa ní ìtẹ̀síwájú?
1: It's not effective. Let us change it to another thing.
0: Tí ò bá ní àwọn ipa tí ó ń kó, ẹ jẹ́ ká yí padà sí nǹkan mìíràn.
1: If the program is just consuming the time, money, workers, energy, and does not give you effective result, raise it up and raise it stronger, pray to God to give you another method. Which are going to you to run the church.
0: Tá a bá ṣètò kan tí ò bá ní ipa rere kan tí ò mú èrè kan wá nípa tẹ̀síwájú ìjọ, ẹ jẹ́ ká yí padà káwọ nǹkan míì ṣe èyí tí ó mú ìjọ tẹ̀síwájú.
1: Because of our time, let me round up here.
0: Nítorí àkókò, ẹ jẹ́ kí n mú wá sí ìdánidúró báyìí.
1: I just want to give you a work.
0: Mo fẹ́ pé iṣẹ́ kan lé yín lọ́wọ́.
1: Both you new pastors and the old pastor go back to the Lord. You know, many a time where you thought God is, God has moved in a way you still remain there. And that's why God said to Moses, God said to Moses, he said, you have remained at the bottom of this mountain for long. Move!
0: Ó fẹ́ sọ fún ẹ̀yin olùṣọ́ àgùntàn tuntun àti ẹni tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ fún ọjọ́ pípẹ́ wípé ẹ lọ bá Ọlọ́run láti wò gbogbóyá ibi tó fi tó yẹ kẹ́ wà ló yẹ kẹ́ wà. Nítorí pé nígbà tí Ọlọ́run ti sún síwájú ẹlòmíràn sì wà lójú kan, Lọ́lọ́run fi sọ fún Mose pé ẹ ti pẹ́ ní pẹ̀tẹ́lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ sún síwájú.
1: And that's why this world, we need continuous fresh revelation from the Lord for you not to miss the move of God.
0: Ìdí ni ètò fi jẹ́ pé iṣẹ́ ìránṣẹ́ yìí, a nílò ìṣípayá láti ọ̀dọ̀ Ọlọ́run láti ìgbà dé ìgbà ká ba lè bá Ọlọ́run rìn.
1: Fresh encounter with the Lord.
0: Ìbápàdé pẹ̀lú Ọlọ́run ní ọ̀tún ní ọ̀tún.
1: And that's what we make your ministry to be renewed every day, fresh every day, and become relevant every day.
0: Èyí ni yóò jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ rẹ kó di ọ̀tún ní ojoojúmọ́, ó sì jẹ́ ilé tó jẹ́ pé ó jẹjà láti gbàdé ìgbà.
1: Please rise on your feet.
0: Ẹ jẹ́ olórí lórí ẹsẹ̀ yìí.
1: Raise your two hands up to the Lord.
0: Ẹgbẹ́ ọwọ́ yín méjèèjì sókè sí.
1: What is your prayer this afternoon?
0: Kí ni àdúrà wa ní ọ̀sán yìí?
1: God, I need a fresh revelation.
0: Olúwa mo ń fẹ́.
1: In this ministry.
0: Nínú iṣẹ́ ìránṣẹ́.
1: Fresh revelation.
0: Ìṣípayọ̀.
1: That will lead me to the top.
0: Tí ó mú mi lọ sí òkè.
1: Lord, grant it unto me.
0: Olúwa bí fún mi.
1: Open your mouth and begin to pray.
0: Ẹ jẹ́ àgbàdo àbẹ́.

0: to thank God with you.
1: Ṣùgbọ́n bí wọ́n ti máa gbàdúrà sí ọ̀rẹ́ yẹn.
0: But as the bell come on the offering.
1: Gbogbo àwa tí a ń bá wọ́n dúpẹ́ yẹn ká máa fi
2: ọ̀rẹ́ ọ̀pẹ wọn sílẹ̀.
0: Keep dropping your offering.
1: Nígbà tí àwọn bàbá wa olùṣọ́àgùtàn ẹsẹ̀ Adéṣínà.
0: Ọ̀rẹ́ tí wọ́n wà
1: gbàdúrà sí ọ̀rẹ́
0: yẹn. As for everyone, I want to go from Lagos.

0: Thank you.
1: Yes, you.
0: Let me call Pastor O.O. Emmanuel.
1: Bẹ́ẹ̀ mú pé àwọn bàbá wa O.O. Emmanuel.
0: For closing in.
1: Fún orin ìparí ìsìn ọjọ́ láàyè.
0: Òkè Ṣẹ́gun DCC Àkúrẹ́ land.
1: Àwọn bàbá tó jẹ́ alága Òkè Ṣẹ́gun ní Àkúrẹ́.
0: Pastor O.O. Emmanuel.
1: Olùṣọ́ àgùntàn O.O. Emmanuel.
0: Ṣíàmà.
1: Alága ni wọ́n.

0: Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Fún ìjọ apostolic Christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa, prophet Ogunrinde, àtẹ̀wọ́n lábọ́ Jésù kí gbogbo ẹni tó dìde, tó jókòó kó dìde.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí, ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò, ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí, kò ní rin àrìnà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkólọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí 18. Ẹni tí ó ká yẹ àwọn bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhùn. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá, torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn ń bẹ́ẹ̀ agbára yẹn ń bẹ́ẹ̀ àṣẹ yẹn ń bẹ́ẹ̀ orúkọ yẹn ń bẹ́ẹ̀ òkìkí yẹn ń bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ́mi sinmi lé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ ń bí sinmi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèlì sọ pé wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni a péjọ sí, kí ni ń ṣe bẹ̀? Ẹ lọ káyé wọn. Ẹ já mọ nǹkan tí ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ tá wà dúró sí, ẹni tá a dúró tì, Ọlọ́run. Láìdẹ̀pẹ́ rárá sà mọ̀, láìpẹ́ rárá, ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀, ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Ana, nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró, ogun ẹ̀gàn ṣe kí ni o? Ọ̀tan pátápátá. Láyé rẹ̀, ẹ̀gàn máa tán.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lè ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá, ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn, ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé, òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà? Ntoba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa. Ko de ri ise mi. O di liability si wo gan Olorun. A je pe won wa o na fi ise ki egbegbe odo re. Eyin mama ati baba awon ti n wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo. Elomi da lodo Olorun to gba le ti mo bi obirin gba oko osun. Nitori wipe eni ti won wa lo mura kankan kan ye. O de si pataki keni ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa ba agbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo Olorun lara wa. Yes, o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re matan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je nikan kan ofo kan si oba awon oba jidide nle sugbon iyanu lo je oba awon oba lakoko je nikan kan ofo kan si

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni pé kó dẹ kú àlùmọ́ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dógùn ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tuntun tún padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kò kí láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tiẹ́ ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin inú mẹ́rin rí bá ń gbàdúrà ẹnìkan sùn ẹnìkan wò ta ẹnìkan lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó bí yóò gbé báàgì yọ́ọ̀mọ̀ bá tiẹ̀ lọ gbàgbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí wà lórí àtọ́gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ ń jà ní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà máa bẹ́ẹ̀ nìmọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ́ yẹn ló tún kọ́ ẹ dìjú yẹn dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: ọgá ẹ múra dáadáa o ibi tá a lọ kà yẹn tẹ bá délé ẹ lọ jókòó tì dáadáa ẹyin tí ẹ jẹ ìránṣẹ ọlọrun ọlọrun kan fún wa lórí ọfẹ aṣọ tẹmí wọyí orí ọfẹ àwọn akọrin orí ọfẹ ìbá ṣe pé jésù olúwa wọṣọ kan tó yàtọ kò ní ìdí kí wọn sọ pé ta lè wá ó yẹ kí wọn faṣọ dànù. Ó yẹ kó fàlà kan sára sọ rẹ̀ tí wọ́n èèmọ̀ pé ọkùnrin lánà ṣe ló wá kúrèjì pẹ̀lú gbogbo àwọn èèyàn yẹn ṣùgbọ́n iná ń bẹ lára ẹ̀. Yes, kò sí nǹkan kan tó kan ọlọ́run nípa kò tó dé tàbí nǹkan kan ní tó ṣe pàtàkì fún ọ ni pé ọ gbàgbára ọlọ́run. Bó o bá gbàgbára ọlọ́run tó o bá wọ sí gílẹ́ẹ̀tì àwọn èèyàn yóò mọ̀ pé ọkùnrin ló wọlé dé. Ó ṣe pàtàkì o. Ọkùnrin kan jó ní ìta ẹ̀jẹ̀ ń sọ ọmọ ìjọ lẹ́kọ̀ọ́ bẹ́yẹn. Àdúgbò mi tí mo ti mọ dáadáa ni Bàríkà Abúlé bẹ́yẹn tó bá ń bọ̀ wá síbi ìsọjí ẹjẹ́ mọ̀ pé kìkì pọ̀ ṣúẹ́tà kulú báyìí òun náà ló máa wọ̀. Mo wá ń sọ fáwọn èèyàn mo ní kí a ní ìsọkùnrin yìí. Ìtọ́wọ̀ lánàá rí náà lọ́wọ́ ń jẹta náà lọ́wọ́ ń jẹrin ṣùgbọ́n gbà tó sọ̀rọ̀ bí ẹni kó ti rí mi tán.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Èmi náà tún padà lọ ní ogún kan pé tó lárí jèmi o bàbá onísìngílẹ̀tì yìí o lárí jèmi o mo fẹ́ kẹ́ ẹ gbàgbé ń tẹ́ ẹ jẹ́ bí tí mo lọ nìyẹn ẹ gbàgbé nǹkan tẹ́ ẹ jẹ́ báyìí ló bá ṣe pé aṣọ lóró bí obìnrin bó bá sún pa ni nítorí pé bí àbá jẹ wá gbé láyé wọn ó béèrè pé níbo ni jésù wà wọn á máa bi wá léèrè bí tó bá sọ pé ìyá àdìọ gbé kó lé ilé ọba ṣé jésù rẹ ti kún ni. Wọ́n máa bí á léèrè ó ṣe pàtàkì ẹ̀jẹ̀ tó kọrin lẹ́ẹ̀kan sí.